0: Naija FM 102.7 ìrídìí ò máa nà ayé pẹ̀lú venue yèmí ayọ̀ náà mi gbà mẹ́ni mà. Bọ́pọ̀ ṣe he.
1: Naija FM
2: ṣe station kí á pọ̀ yóò ṣe bí ẹ.
1: Bayọ̀dá Madé,
2: máa ṣe tábàlì,
1: rédíò wa dé.
2: 102.7.
3: Other stations they won't copy us.
4: Whiskey, yes, you have a very risky.
3: Naija FM 102.7.
5: Pẹ́pẹ́ dẹ̀.
3: We dey.